ni tó lọ tó tó kó rẹ lọ yìí wẹ́n lọ bá má ti lẹ́ lọ́nù bá tán tọ́nà pọ̀ sí àkọ́sọ́ ọ̀gbà má ti máa mọ gbogbo àtàn wẹ́n ká ní ọ̀rọ̀ mẹ́ káwà kọ̀ lè kí bẹ́ẹ̀ àkọ́sù tó rọ́ rẹ tán ẹ̀ àkọ́ ọ̀rọ̀ mọ̀ fún mi sí àkọ́sọ́ ọ̀gbà tó

kọtàn tó mi tọ́ ha mi dókè sí bá dùgbẹ́ rẹ̀ kúlọ̀ sangbe jàwé ọ̀mìnà kúrò mi kínkí mọ̀ mi yá ló mọ̀ jẹ́ mẹ́tàn ló èrò káwọn jíya ó sẹ́jọ́ kí gbọ́dọ̀ fẹ̀bló fẹ̀bló ẹ̀wẹ̀ jẹnu kan.